0: mi oba si kino deti ye mi oni si e kibe ni baba mo dupe lowo re fun ikan ojo kan anu fun majemu ati atileyin re agbe oga emi awon wuli ogo ni fun o Jesu gbogbo eyan mo lowo e dide nle e make sure pe o dide nle mommy e dide e kan du olori ese yin e wa jajo ki hallelujah nla merin ati ogo mefa ajo kepo lati fi dupe lowo baba mi ipa ninu ipa ati ase ninu ase olorun ijinle ife eni to nfo won agbara e kan bi owo yen soke eni baba mo dupe lowo re o se ibi to ba wade so mommy e jajo ki hallelujah just for and amomo ki hallelujah merin yen leyin gba ta ba ki hallelujah la merin a se ogo mefa si oni ni 4 osu kefa lasi wa somebody shout hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah e ja se ogo mefa ogo ogo ogo ogo ogo ogo fun mesaya olorun gbogbo awon ti yin o ba mi rangeli si won eyin ayan fe ajo side iwasu yen ni emi ati na lajo mu bo lati ojo monday mo wa so pe angels mo need their messenger ninu ede beru malaika ni won mo pe angeli malaika tumo si ojise eni ti won le ranse that is the meaning of angel in Hebrew form malaika ni so gbogbo bi te ba tin gbo mi mo fe ko angeli ranse eni kan ni woli e sure pe mo le da angeli ranse Hebrew chapter 1 verse 14 oni angeli oni se ranse ni won ti won ma je ise fun awon ajogun igbala nge yo kan to kan wa nbe ni pe bo ba nigbala won le mo jise fun o but to ba da Jesu mo gege bi oluwa to lugbala ojise re ni won and ise mewa si mo kan la ni angeli mo se ninu aye eyan alakoko oni pe won mo wa je ise fun yan eni kan ni bu ni se wa mo ta angeli ba de in ti o je omo re je ki n fun ni apere ma kan tun sare digress ninu e tin ba ti se toni sin ma bo sori Facebook a to se nkan kan to yato lori YouTube ati Facebook ati TikTok emi olohun so pe iko mi e tun se nkan kan to yato e je nkan jade lati inu iwe Luke chapter 1 e je nkan verse 19 Luke chapter 1 verse 19 e gbo ti bibeli so nbi oni angeli na sit down o wi fun pe emi ni Gabriel mo se so niyan mo ka jade lana ti o ma nduro ni waju Olorun emi ni o ran wa lati so fun o ati lati mu iye ayo won yi fun o wa ise angeli ni pe ko mu iye ayo ko mo wa ba o ani wa gbo ikilo yi ti n ba nda ko angeli ti mo n kibe angeli angeli o ni yo ko gbe iye wa o to elomi be mo se n kibe angeli o yo si o ohun ti n reti ni pe o ri kini kan to dabi white ti ye nbe lowo ti nbe lese ti n fo bo that is not angel ki se bi o se ri niyen eyan ni o wonu e to ri pe to ba foju ka angeli to kan ri lekan na wa daku angeli so to bi won to bi ti won ba palada inu le re gan o le gba won but nigba mi won mo kere won o si mo gana angeli o mo pe ile kan be nbi kan won si nte le o gbogbo eni to ba je ajogun igbala ninu angelology and demonology eko kan ni won jo di mimo fun yin wi pe eni kokan ni to angeli mejila mejila ti nte le and ti angeli re eto je oniroyin ayo ba de olufe yo parada ni lowo bayi ba se ngbawe lo eyin ko ri pe iyi pada nla de ba o won kan bi owo lojiji and tangeli ba de o le wa ni form of omode o le wa bi obirin o le wa bi okunrin ko soya ti angeli o le fira re da ti an ba fe ran si o igba to fe yo si Elizabeth eje ajo yewo ninu iwe Luke chapter 1 yi kan na ni verse 11 titi wo 13 o ati sakaraya e wo bi an se mu iroyin ayo lo ba o mo mi kin to ka be yen so le dide to rin lo waju to rin lo si eyin bi mo se n ba lo yi yin so pe a se nkankan o lo je so pe pepe yo pomo ni 77 enna wo yan mejeji soke eke angeli mi dide ba n gbe royin ayo mi angeli mi dide wa fun mi ni royin ayo olorun jo angeli o ni royin ayo si mi ko to dale to gba o se yo to tan angeli to ni royin ayo mi lowo e yo si mi lojiji o de kuku so bayi ko su yo to pari e angeli te mi royin isu atenu moro ki jona eke loruko jesu mo foruko jesu pase fun won because won ti won bo niyan awon angeli kan be to je pe ta ba ti kibe at the name of Jesus they bow. The Bible say at the name of Jesus every knee shall bow awon angeli won fulfill niyan won ti select awon angeli kan to je pe to ba ti kibe oruko jesu won sare kunle won teriba a to lo ba si oloju to ba mo tin lo nu emi o lo fi je wu pe mi ati eyin te je ajogun igbala ko si ta be lowo e lo sinu igbo yen nibi ti won ko awon mo pamo si angeli emi ati yin ni alagbara olorun ani pe gba iroyin ayo mi ni dake odijo ta awon mo yen ba to de bi o ko se nje ti olorun enowo eke angeli oniroyin ayo angeli oniroyin ayo wa jile ayo wa royin ayo fun mi mo fe gba iroyin ayo ko to dale kusu yo to pari odun yo to tan mo fe gba iroyin ayo oh my god awon yen gba iroyin ayo e je kuku so bayi angeli ti won yin e je nka bayi ninu iwe Luke chapter 1 e wo verse 11 won ni angeli kan e so pa angeli kan bibeli so pe o si fi ara han o duro ni apa otun pepe turari iyan ni pe eni ti won pe ni sakaraya nsise nu church lojo yen ko si service angeli bayo si he na manosa angeli e dinna ku wo si church ewo verse 12 nigba ti sakaraya ri ori e wule ewu si ba because won yo si angeli yen yo si bo se yo si bi eyan na lo se ri o but in to jo mo ni pe ko se ni kankan nu service iru aso tin be lorun e ori e wu jeyin ti angeli yen ba tete soro iba daku to eyan obo lo se angeli to mo si eki e wa wo nto so ni verse 12 nigba ti sakaraya ri ori e wule ewu si ba verse 13 sugba angeli na wu fun pe ma beru o ma beru sakaraya bo se popo e la kino wa wi oni nitori adua re gba iroyin ayo elizabeth aya re to ti pe 79 yo bi omo kunrin kan fun o iwo si so ruko re ni joanu iru iroyin wo lo to yen kẹni kan kan de ko ni fisa re bosi kẹni kan kan de ko ni we si os to tin wa lojo pipe ti bosi iwe igbelu re jade ki won so fun o pe gbo ati kole kan fun o ki won ni wa owu oja re re iroyin ayo to to yen laye yi o si eke baba angeli gabriel mi igba ta twins angeli a discover with gabriel na ni ise ti e ni pe ko ma mu iroyin ayo kiri angeli oniroyin ayo mi angeli gabriel mi ni bo lo wa ma bo aisha igba to ba de o le wa raja oja yo kan ta yato oni ni ojo kerin ibi ti angeli iranlowo mi ba wa ibi ti angeli inu re mi ba wa ibi ti angeli oniroyin ayo mi wa ibi ti angeli owo mi ba wa ma wa mi bo kili o to su ẹwọ tí mo mọ sọ.
1: Bàbá mi ń ká ọ sàárì lọ́nà ìjọ yín lórí afẹ́fẹ́ o. Mo ṣẹ̀rẹ̀ pé lánàá bá a ṣe ń gbàgbé àkángẹ́lì wa yọ sí wa. Mo gba ìpè kan ẹ̀ ń gba ní àwọn náà níṣẹ́ kékeré kan fún mi. Ó bẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe wá tó mi sọ pé náà wọ́n gbá di next time. Mo ṣàmìṣẹ́ lọ bá mi nínú ìlọ́ọ̀lù o. Mo ṣàjèrè 100,000 ní iṣẹ́ ẹ bá ń gbẹ́rì ni bàbá mi. Ìpè yìí ò ní gbà kò ní gbàjọ́ ọlọ́run aṣe ń lárúgbó orí ọba mi kí náà náà.
0: Nice! Kì í sanwó tó dọ́gba ń bẹ̀ lọ́pọ̀ bí ò ṣe láńgwéèjì yẹn èèyàn tó wá bí áńgẹ́lì. Bó o bá ṣe àmì wà á ṣe kùngí aláàánú. Tó o bá ṣe àmì jẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lọ, áńgẹ́lì rẹ ò yọ sí ọ kílíò tó sú lónìí. Tí wọ́n bá ti dé wọ́n wá sí ọ lóore ni, táńgẹ́lì yẹn bá dé, ó múròyìn ayọ̀ wá ni. Ọlọ́run ọba ń gbọ́ kì í ṣe bẹ̀yẹn nìkan bí ẹ bá jẹ́ olùkà bíbélì kì í ṣe sakaraya nìkan wọ́n yọ sí maria nínú ìwé luke chapter 1 verse 26 nínú ìwé luke 1 ìṣẹ̀lẹ̀ angẹ́lì pọ̀ nínú ìwé Luke. So n tó báyìí mú ṣe fẹ́ nìkan, ó tó lè ṣe fẹ́ nìkan, ó tó lè ṣe fẹ́ lòmíì náà. Luke 1:26 ó ní lí oṣù kẹfà n tó jẹ́ amúra sóṣù nìyẹn. A sì ran angẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Galilee tí à ń pè ní Nasareti. Sí wúndíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí à ń pè ní Joseph ti ìdílé Dávidi. Orúkọ wúndíá náà sì máa jẹ́ Maria, wọ́n tó dá apẹ̀ntí ọ̀ràn sí. Ó ní angẹ́lì náà sì tọ̀ wá. Ó ní alábùkún ni fún ọ. Ìwọ ẹni tí a kọjú síse lóore, ta ní ọ̀gbọ̀rù language tí inú ẹ̀ ò ní dùn. Ìròyìn ayọ̀ wọ́n máa ń mú kí ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè fòókè ní ìgbà mẹ́fà láàárọ̀ yìí tó lè ṣe àmì léraléra lórúkọ Jésù. Angẹ́lì oníròyìn ayọ̀ mo pálàṣẹ kọyọ sí ọ kọyọ sí ọ kọyọ sí ọ kọyọ sí ọ kọyọ sí ọ kọyọ sí ọ kọyọ sí ọ in the name of Jesus. Bọ́ ọ bá ṣe àmì ní àsìkò tá ò ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, angẹ́lì oníròyìn ayọ̀ yọ sí ọ in the name of Jesus Christ. Ẹ kébé angẹ́lì mi yọ sí mi. Ó rẹ o, kí ni ìròyìn ayọ̀ tó fún? Angẹ́lì náà sì wí fún pé ní verse 30 máa bẹ̀rù Maria nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Sáàsì kíyèsí, ìwọ lóyún nínú rẹ, ìwọ sì bí ọmọkùnrin kan, ìwọ sì pe orúkọ rẹ ní Jésù. Òun ó pọ̀ ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó máa pè é. Ó bẹ̀rẹ̀ sí sọ tó dáa tó dáa sí tí ń pàṣẹ. Ẹni tí ó sọ tó dùn mọ́, ẹni tí ó sọ̀rọ̀ tí ó mú ọ dunnú, ẹni tí ó mú ọmọ rẹ jánà, mo pa á láṣẹ kí wọ́n yọ sí ọ. Mọ́mì, ṣé ẹ rí n tá à ń gbọ́ yìí? Nígbà tó bá di 7-7, oríṣi pépà méjì ni wọ́n ní kí n fún yín. Méjì, ìkan bẹ tẹ́ sọ sínú omi, ìkan bẹ tẹ́ mú dání. Ètẹ́ mú dání yẹn mo kọ oríṣiríṣi ẹsẹ̀ bíbélì tẹ́ kà sínú omi àtóúnjẹ yín. Àfi tí ìbá sọ Ọlọ́run lọ ràn mí lókun. Kinní kò tó ṣẹlẹ̀. Kí n tó sọ yẹn, ẹ já tún mú omi. Kí n tó kàbí kan fún yín sí. Angẹ́lì súnmọ́ iwájú bá a ṣe rò lọ. Òní ni àwọn ìwádìí nọmba 4. Ẹ̀yin wo lẹ̀ tí ìsọ̀ rẹ̀ májẹ̀mú yín? Mọ̀ ń bọ̀, ẹ jẹ́ sáré gbọ́n tí bàbá ìsọ̀. Bóòlù angẹ́lì ṣe bá a ṣe, ọgbọ́n wo lẹ́ dá sọ́rọ̀ rẹ̀.